0: Mishi we part 1 in this week Awurade adoma part 2 ye
1: boko ba so.
0: Odina da asem na mo koba se utua wo utua so.
1: Ano
0: se.
1: Ni
0: aha
1: nidini Jacob ana
0: nidini Jacob ana
1: empreni
0: na
1: wotwa
0: empreni na odi wotwa me nantini
1: bafa me empreni
0: bifuo no no akwai a ye befa so a ye di besisi yanua na ye bu ni ni a
1: osofa ofa empreni
0: atini papa ne ka kira ne sey sey koba sey ye ntwa ne tia sey koba sey wo kentire wo ho a
1: wo kentire wo ho
0: wo ntablofo ne kentire wo ho ene wo mo hu sey sey wo mo sey ye kasa no na mo de wo mo de ane man wọn bẹ tuba jẹ jẹ
1: bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ bẹ jẹ